0: sé greideob in tinine i cheanú réid ach go an bhán go doso tíríéis gá náráchtúna go chugus Edward Lynn inist cheadháilte Mad in Edward go mad fi lein. Cecha donna sa bhíra dí réis?
1: Bhí sé sáachta a íidir brechan le luganné bhí copórin sin túné na bhí mé cum bhíochtna dí an tinine sin bhí sé láhaile sin a gáíre.
0: Rinne
1: sé domáiste dóin nach Nearna? Rinne sé fíor domáiste a ríra, ag teach fearháin sin hos a dríam a bháir leo sin féis agus hafen sví sé dínach tóil sus na ráthi ach teir linne sin i chent agus. Iachon paras PVC agus an fráma, bach in teach sin frisin agus. Pari ar an teisin, dim an tank an all the frisin is leo sé sin agus na leo an sin dim a kerosin sís tráidi a sé fe dírach so this. Frihine mae gyda'r cyfnod mae'n gyntaf lecna. So fi'n gynnau mwyn tynnu o'r ffys o'r ffyrdd.
0: Ta sesyn anna'n sgan rwyl ag a sesyn y tarlw chogar gwn meitsyn ti Samaila Edward. O wylein warw lag i cechar hos yn tynnu?
1: Nid o'r ir. Nid o'r ir. Nid o'r ir. Nid o'r ir. Nid o'r ir. Nid o'r ir. Nid o'r ir. Ffigur o'r ffigur mathr o'r ddysyn ni mwyti i un sesyn. Ik zie dat mijn god is in Israël, ach, nou, wie moet in zijn jij, als wie nooit wie drie moord is in de tien uur master tegen wie dan is dan wie dan wie hoe om oxygen nek op tegen als je een hoort te maken als je een onpromaak het zo tegen wanneer om de BMF breathing apparatus gewoon in de polisair van tegen zullen